0: Jésù mo dúpẹ́ sọ bẹ́ẹ̀. Mo dúpẹ́ tèmi ọba láti lẹ́yìn. Onípẹ̀kun ẹwà, onípẹ̀kun ogo, ọba tó ju ọba lọ. Ẹ gbìyànjú kẹ yí ká ọ̀tún kẹ yí ká òsì kẹ wá mọ́ sí ogo, ogo, ogo, ogo, ogo, ogo. Mo sọ lánàá, ọjọ́ ti ju oṣù lọ báyìí. Oṣù kẹjọ rè, òní lọjọ́ kẹwàá. Ẹ dìde gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run. Ah, ìwọ náà lọ padà jù wọ́n lọ. Bàbá mi jù wọ́n lọ, mo lè sákọ. Ọlọ́run mi jù wọ́n lọ, mo lè sákọ. Àṣẹ kan ń bẹ tí mo jẹ́ kéèyàn ó jù wọ́n lọ. Ọlọ́run ni mo fún ẹ̀dá láyé kọ́ran sí àwọn ọmọ rẹ. In the name of Jesus. Ẹ̀yin tẹ́ mú owó dání nà báyìí. Mo dúró nínú jẹgbójẹgbó àṣẹ Elédùmarè. Ní ọ̀sẹ̀ yìí, wà á rí ajé jẹun. Ọ̀sẹ̀ yìí nínú àwọn ọ̀sẹ̀ tí ó dùn mọ́ jù láyé, a ka ọ̀sẹ̀ yìí mọ̀ fún ọ. Ìdùnnú yóò ṣubú lu ayọ̀ fún ọ lọ́sẹ̀ yìí. Ìgbéga lé ìgbéga, ọlá lé ọlá. Nínú ọ̀sẹ̀ yìí, o tún bá wọn ṣe àṣẹ tì mọ́. Ogo rẹ yóò tán náà. Ọ̀dà ẹyẹ ni Bíbélì pé owó. Báyìí lolúwa wí kí ẹyin owó ọba fún ọ ní ọ̀sẹ̀ yìí. Ẹ kígbe màá bájé lọ́sẹ̀ yìí. Fi ìgboyà sọ bẹ́ẹ̀. Ọ̀dẹ́kùnlé Epafra wà bájé lórúkọ Jésù. Gbogbo owó rẹ tó ti sáko lọ. Ẹnfílópù tí ń rìn kí tí ò lolúwa yìí kí wọ́n darí ẹ̀ sí ọ. In the name of Jesus Christ. Ṣé ẹ rówó yìí, ẹ fi pamọ́, ẹ máa fọwọ́ kàn láàárọ̀ láàárọ̀. Gbogbo ìgbà tẹ bá ti jí, ẹ máa fọwọ́ kàn every time. Ẹ wo ohun tí màmá yìí ṣe nísìn, ẹ wo ohun tó sọ.
1: Hello bàbá mi, ẹ káàárọ̀ sà, ẹ kúṣẹ́ Olúwa. Ọlọ́run máa ṣàgbára dọ̀tun. Bàbá èmi náà fẹ́ sọ ẹ̀rí mi, ẹni a lè tún ẹ̀rí sọ. Mo fẹ́ tún ẹ̀rí mi sọ ni. Èmi náà ráàánú gbà o. Mo dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Skúl ọmọ mi kan ti dá dúró láti 2019. Bo Ọlọ́run tún bá mi gbé dìde o. Lẹ́yìn prayer May 18, tẹni ká ṣe ọrẹ pé màá rówó. Mo ráàánú gbà o, bàbá mi, èmi rí àánú gbà. Mo rí àánú gbà o. Ní ọjọ́ yẹn, èmi náà ṣe ọrẹ pé èmi náà rówó kílẹ̀ òtoṣú. Sí ògo ti Ọlọ́run kílẹ̀ tóṣú. Èmi kàn, mo kàn ní kí n kí àwọn fámìlì ọkọ mi ni, kí n kí wọn kú ọjọ́ mẹ́ta. So nǹkan tí mo kàn ṣe nìyẹn. Ìgbà tí màá ṣàrí mẹ́sẹ̀jì tẹ nìkan ní orí WhatsApp, ló bá sọ pé àwọn gbàgbé o, ti skúl ọmọ mi, nǹkan kan skúl ẹ̀yẹn, àwọn míì nẹ̀, tó bá ti rẹ́dì, ká jẹ́ ká mọ̀. Ní ọ̀dẹ̀ 18 tẹni ká ṣe ọrẹ pé màá rówó gbà. Bàbá, mo máa ráàánú gbà. Bẹ́ẹ̀ni àwọn ọmọ mi ṣe fọmọ ni pé yá, jẹ́ ká bẹ̀rẹ̀ processing. Bá a ṣe bẹ̀rẹ̀ processing nìyẹn o. Tí fọ́ọ̀mù jáde tó lọ ṣe exam. 2019 náà ti dá ọmọ mi dúró o. Òkú òru náà fi dá ọmọ mi dúró láìsí kankan tó ṣe kílẹ̀ ò tó mọ́.
0: Náà ó sùn. Gbogbo ẹyin òbí tó bá jẹ abiyamọ kan fòókè. Òní ni 10 ọjọ́ kẹwàá. Ohun tí ó mọ̀ọ́mọ̀ mú ọmọ rẹ̀ lẹ̀. Agbára amúnilọ́wọ́ dání. Ẹ̀mí burúkú tí mọ̀ jàyàn bọ́lẹ̀ ní ìkoríta àlàjá. Àìsàn tẹ́ ẹ̀ bá gẹ̀ẹ́ fún, àìsàn tó retí. Kàn mọ́ fòókè, kò ní kàn ọ́, kò ní kàn ọ́, kò ní kàn ọ́, kò ní kàn ọ́, kò ní kàn ọ́, kò ní kàn ọ́, kò ní kàn ọ́, kò ní kàn ọ́. In the name of Jesus Christ. Ohun tí yàyàn ò pèsè lẹ̀ fún. Ohun tó mu ò pèsè lẹ̀ fún. Àìsàn tí ò mú láti kéke. Àìsàn tí ò gbóògùn ò ní bá o, kò ní bá àwọn ọmọ rẹ. Ibi tí mò ń lọ kọ́ yẹn, mọ̀mọ́ kí lẹ ló sọ ọmọ náà. Ẹ jẹ́ mọ gbọ́ bá ń fi máìkì sí ẹ.
1: Òkú òru náà fi dá dúró. Táàkì ẹ̀ lóru lọ́jọ́ tó yẹ kó lọ sí ẹ̀ bẹ̀rẹ̀ sáàmù NDS sáàmù final NDS sáàmù ní ọjọ́ Wednesday ní 2019 ṣùgbọ́n ní ọjọ́ Sunday ẹni gbogbo nǹkan tó dá dúró ẹ ti gbàdúrà fún wa pé ẹnikẹ́ni tó bá tún lò wá fún gbógun tiwa ẹ ti bá wa gbàdúrà lórí wọn ó jẹ́ kí n nígboyà láti tún sọ ní ìfẹ́ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ orúkọ mi ni Comfort Abiona Olótú. Mo sorúkọ mi gbàgbàgbàgbà bẹ́ẹ̀ yẹn bá gbọ́ kó gbọ́. So ni mo ní kí n sọ bàbá mi. Mo rí àánú gbà o. Sí ògo ti Ọlọ́run ọmọ mi ti ní admission. Kò ní admission tó ẹni tó sọ pé òun promise àti sanwó first semester ẹniyẹn ti send ẹ bàbá mi. Mo rí àánú gbà o. Lórúkọ Jésù ìpè yóò ní bàjẹ́. Lórúkọ Jésù ẹ máa dàgbà darúgbó lórúkọ Jésù. Ẹ dàgbà darúgbó nínú iṣẹ́ ìránṣẹ́ lórúkọ Jésù. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ayé yín o. Mo rí tèmi ṣe o. adura temi na gba o mo so re mo ni kokoko je ka kokoko san acceptance akoko san acceptance fun ara wa ko to di gba wa so fun eniyan o tun wu eniyan lori o tun lati so wa acceptance e pada fun wa mo wo for semester bo a se asan tight owo ton send asan tight meje ikipapo baba mi olorun ba mi se temi na o adura eri mi niyan baba mi se o go tell on na mi o le tan ye baba mi ise mi tun gbera o ya mi lenu mo fi omo mi kan ni aro mi ni ko wo kan ti mo ta ore te ma ni ka san ni jo monday ore te ni ke te ma gbadura si a owo ta ma mu jade ni jo monday ori oji owo maharaje jeun ati bi last 2 weeks o ti bere si fi owo yen sinu pulse ma fi se pulse ibi ti mo po owo oja mi si baba mi owo kini oja mi nle si ni o emi ti ma sun oja mi nle si ni o baba mi mo n ta daada